0: ojú ayọ̀,
1: ojú ọdún lóṣù yọ.
2: Ẹ̀yin ọmọbìnrin lọ́kùnrin àti lóbìnrin níwájú ikú omi tí a ṣàkíyèsí ní ọ̀pọ̀ àgbègbè orílẹ̀-èdè Benin, ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó mójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ ìlú ABPC ń tọrọ lọ́dọ̀ oníkálukú ní pẹ̀kì ẹ̀ṣọ́ ra gidigidi. Bákan náà kẹ́sì bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò àti láti lè fi dènà ìpàdánù ọ̀pọ̀ ẹ̀mí. Bákan náà láti lè fi dí àwọn ewu tó lè jáde nínú ìkún omi. Ìkún omi jẹ́ ewu ńlá. Ó lè fa ìrìbọ omi, ewu, jàmbá, ìparun ilé àti ohun ìní pẹ̀lú fífọ́n káàkiri àrùn tí omi tí kò mọ́ lè fà wá. Jẹ́ fún ààbò yín àti ti àwọn ẹni tó ń bẹ ní ìdílé yín. Ojúlẹ́ṣẹ́ ABPC ń gbà yín níyànjú láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí. Ẹ má ṣe gbìyànjú láti kọjá odò tí omi rẹ̀ ti kún, àbí èyí tí omi tó ń ṣàn níbẹ̀ ní agbára. Tó bá tẹ̀ jẹ́ pé omi náà dàbí pé kò jì, ó lè jẹ́ ewu ńlá. Ẹ má ṣe kọjá odò tàbí ọ̀nà tí omi ti bò ní alẹ́. Tó bá tẹ̀ jẹ́ pé ọ̀nà tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni tẹ̀ sì ń gbà lọ sí oko tàbí ọjà, omi lè jì àbí kó lágbára ju bí ó ṣe fi hàn sójú. Ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà sùn sílẹ̀ lẹ̀. Ẹ gbé ibùsùn yín sókè pẹ̀lú bíríkì, igi, ọ̀pá, ọ̀pẹ tàbí pátákó. Tóbi bá bẹ̀rẹ̀ sí wọ ilé yín, ẹ jí gbogbo àwọn tó wà nínú ilé náà, kí ẹ sì lọ sí ibi ààbò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣe dúró ní ipò náà títí kó burú sí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣeré nínú omi tí ń ṣàn nínú gọ́tà àbí lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ sì má mu omi inú odò tó ti kún tàbí láti orísun omi tó ti lè bàjẹ́. Ẹ yàgò fún gbígbé nínú ilé tí omi ti bàjẹ́ àbí èyí tó ti ń fi àmì ewu hàn. Ẹ dáàbòbò àwọn ìwé pàtàkì yín bí ìwé ìdánimọ̀, àwọn ìwé ìjọba, ìwé ilé ẹ̀kọ́ àti àwọn ìwé míì tó ṣe pàtàkì. Kẹ sì gbé wọn sínú àpò tí omi ò lè wọnú rẹ̀. Ẹ pèsè ní ọjọ́ iwájú ibi tí àwọn ẹran ọ̀sìn yín bí ewúrẹ́, adìyẹ àti màlúù ó lè gbé tí omi bá bẹ̀rẹ̀ sí pọ̀. Ẹ gbé àwọn ohun ìní pàtàkì yín, àwọn ewé, oúnjẹ pẹ̀lú àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná síbi tó ní ààbò. Ẹ gé iná mọ̀nàmọ́ná kò nínú ilé tí omi bá wọ̀ láti dènà ewu iná mọ̀nàmọ́ná tó mú èèyàn fún ìrìn àjò yín ní àwọn àgbègbè tí omi ti kún. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n kún ní àṣẹ nìkan ni kí ẹnu. Ẹ sì gbọ́dọ̀ lo ẹ̀wù ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìn àjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ, àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì. Ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù, kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gá lọ́gàá. Lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi, ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́ tí ẹ ò bá gbé kaná kó kó dáadáa. Ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀. Ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín, pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín. Ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká, kí omi ba lè ṣàn lọ dáadáa. Ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeé ṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé ààbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan ní kíákíá. Ẹ kúrò nínú àgbègbè náà tó ní ewu, kẹ sì lọ sí àwọn àgbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn àgbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá lọ́gàá ìlú wọn ò fi hàn yín níwájú ewu ìkún omi. Ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì. Òun ló mú kí ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó ń bójútó ìdáàbòbò àwọn ọmọ ìlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú pé kí ẹ ṣọ́ra, kẹ sì kú àwọn ìwà tó ṣe pàtàkì. Bákan náà kẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín ní àpapọ̀. Nínú dídènà ewu ìṣọ̀kan àti ìhùwàsí rere, a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbòbò àwọn ẹ̀mí. Nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́, ẹ pé nọ́mbà Sandwich Reed ní ọ̀fẹ́. Èyí ni ìkéde ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ
0: ojú ayọ̀,
1: ojú ọdún lóṣù yọ.
0: ojú ayọ.
1: Ojú adun lo ṣu iyọ. Ojú adun ṣọ̀hun lójú ayọ.

0: ìkọ́ni ilé oúnjẹ orílẹ̀-èdè benin yẹn ṣe àbójútó ààbò ọmọ ìlú ọ̀yẹ́ à ń pè ní abẹ́fẹ́sẹ̀ lórí ewu omi yalé àìlú orílẹ̀-èdè benin pẹ̀lú omi yẹn lọ lókè gẹ́gẹ́ bá àìrùn púpọ̀ ńlẹ̀ benin ilé oúnjẹ yẹn ṣe àbójútó ààbò ọmọ ìlú ọ̀yẹ́ à ń pè ní abẹ́fẹ́sẹ̀ pé gbogbo ọmọ ìlú ọkọ̀ wà ní ìtají àwọn kò sì tẹ̀lé ìlànà ààbò láti dènà àdánù ẹ̀mí láti di ewúyé ọwà lípa omi yalé kúbọ̀ omi yalé yakó jẹ ewu lákú ó lè fa ikú omi jàmbá owó ilé ọba nǹkan ẹni wa bàjẹ́ àbí kó pín àìsàn lọ́mú bí gbogbo láti ìdọ̀tí omi fún àbómi àti ti ònẹ́wíọ́n ilé oúnjẹ abẹ́fẹ́sẹ̀ ń pè yín láti tẹ̀lé ìlànà yé wọn yan ẹ mọ́la omi yóò ti kọ́ kọjá àbí ilé omi ti yàwọ̀ àbí ọ̀nà yé ìfa omi lágbà púpọ̀ bẹ́tẹ̀ pé omi ilẹ̀ kò jìnà púpọ̀ làbí kò ní lé ewu lákú ẹ mọ́la ìpadò kọjá tàbí ọ̀nà yé omi ti gbà lóhùn ọ̀tẹ̀ jẹ́ pé ọ̀nà yé ẹ̀ ń gbà lójoojúmọ́ fi lọ lóko làbí lọ́jà ni omi ilẹ̀ lè lágbà làbí kò jìnà jù bá ẹ̀fí òwò lọ ẹ mọ́jọ ọmọ làbí àgbàlagbà ń kó sùn lẹ̀ apo làbí ńlẹ̀ ńlẹ̀ ẹ̀kọ́ bíríkì jọ tàbí egi ìdáyí tàbí egi pẹbẹlẹ ọjọ́ ọ̀n kó fi sùn bí omi ti bẹ̀rẹ̀ sí ga lókè làbó ti ń wọlé ẹ̀jí gbogbo ni ó wà ń lé wọn fẹ́sì lọ lẹ́sẹ̀kẹsẹ̀ láì yé àpò dájú fín kẹ́mọ̀dúró omi nìkan pọ̀ ń tẹ́lẹ̀ ẹ mọ̀jọ́ ọmọ kọ́ jaé lómi àgbá tàbí lípa omi tàbí ilé ti padò ẹ mọ̀ mọ omi yé ọ ya wọlé tàbí omi yé ẹ̀yìn tọ̀bọ̀ ní ìdọ̀tí lè ti kónú ẹ̀ púpọ̀ ẹ mọ̀ gbé lè yẹ kò lé agbọ̀n mí àbí ilé yẹn kárẹ̀ tí àmì pé ó léwu láti gbénu ẹ̀ ẹ dáàbòbò gbogbo owó ẹrú yìí ó ṣe pàtàkì hàn gẹ́gẹ́ bá owó ìdánimọ̀ owó ilé oúnjẹ hàn owó ilé ìwé àbí owó ẹrú yìí ó ṣe pàtàkì fi hàn ẹ fi ọ̀nà àpò kẹyẹ omi kò lè wọ̀ ẹ tọ́jú ilẹ̀kẹ́ ń bí ọ̀gá díẹ̀ ń bí ẹ̀lẹ́kọ́ ẹ̀ẹ́bà ewé adìẹ màálù wọn lọ bí omi ti ń ga lókè púpọ̀ ẹ ṣe ìtọ́jú nǹkan ní ìwọ̀n pàtàkì gba ewé yẹn mì oúnjẹ àti èèlò onẹ́wíọ́n kẹta onẹ́ mànàmáná dò ńlẹ̀ yẹ omi ti gbà ọ́ bó kẹ́lẹ̀ dènà ewu onífàwín ńnà lílọ bíbọ̀ wí bí omi ti lọ́lọ́kè bá omi ti gbà pátápátá ọ́ ọkọ̀ ojú omi yóò gbà àti àwọn olùkẹ́ ni kẹ́lò mẹ́tẹ̀wọ̀ ọkọ̀ omi ìyẹ́ kò ní ẹ̀rọ ni ìyẹ́ ó ní ẹ̀rọ ni tàbí ìyẹ́ kìí yẹ lè wọ̀ ẹ gbọ́dọ̀ wọ̀ tó kọ̀ péńpé yẹ́ kìjọ́ omi kó mú òní bí òní tubú lómi ẹ mọ̀ wọ ọkọ̀ omi yé òní ti wà nà ju iye yé ọyẹ kọ́ gbẹ́ lọ kẹ́tì tẹ̀lé ìlànà yé atukọ̀ àti olùdarí wọn sọ fí léyìn òjò ẹ mọ̀ mọ omi lọ̀kọ̀ làbí omi odò yẹ́ ń jẹ̀ pẹ̀tí fọ̀ ní àgbà ti wọ omi ti lọ lókè láìsè omi nì jájú ẹ ṣe àyẹ̀wò fínfín àògìn àbí òkè ilé rí kẹ̀kọ́ inú ilé ẹ ṣe gbogbo àlàyé fún aládùúgbò wọn ní pàtàkì onígbọ̀n olùkẹ́ làbí iye ọ̀n jìnà sí òní díẹ̀ ẹ̀kọ́ ìdọ̀tí kò nífò àti ipa omi yẹ ọwà lẹ́gbẹ̀ẹ́ ilé rí àti òkò omi ọ̀nba omi kò lè àìsè kọjá dáadáa ẹ̀fí sáǹkẹ́ lòkè ń bí ọ̀gá díẹ̀ owó díẹ̀ kọ́ wà nù ìwé òṣè pàtàkì hàn tọ́ọ̀ṣì ìjáné àbí bí ẹni àdí onífìlìkà ẹ̀kọ́ wà nù bẹ́ẹ̀ ti pé omi ti lọ lókè kọjá ó ti ń wu léwu làbí ohun òní ẹ̀jọ́ ń gbé hàn léwu ẹ mọ̀ ṣe kẹ̀kẹ́ yẹ kọ́ tó fi wewu kan kọ́yákọ́yá kẹ́kọ̀ọ́ láyé ẹgbẹ́ bẹ́ẹ̀ kẹ́ẹ̀dá pọ̀mọ́ ìdílé yé gba ọ̀nà wà léwu wọn lálejò àbí kẹ́ lọ láàyè ọláàbò yé olùdarí ọ̀n kò fi fọ̀ yín níwájú ewu omi yalé ìṣesí wa kẹ̀kẹ́ ṣe pàtàkì ilé oúnjẹ ilẹ̀ benin yẹn ń ṣe àbójútó ààbò ọmọ ìlú ọ̀n pé gbogbo ẹ̀yàn ọmọ ìlú láti wà ní ìtají láti gbẹ́ ìgbẹ́sẹ̀ yẹ kò ní kórin léwu àti láti tẹ̀lé ìlànà yẹn làkalẹ̀ ọ́n kẹ́ lè fi dáàbòbò àárín àti gbogbo ònẹ́wí ọ́n lápapọ̀ nínú ìdènà ìyẹn lọ́wọ́ àti ìṣesí dáadáa a lè dí ewu kù bọ̀ láti gba ọ̀pọ̀ ẹ̀mí là bí ẹ̀wà náà jo làbí ẹ nílò ìyẹn lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ ẹ̀pẹ̀ 118 ìkéde ti láti ojúlé jẹ́ ilẹ̀ benin yẹn ń ṣe ààbò ọmọ ìlú ọba ń pè ní abẹ́fẹ́sẹ̀
1: Chaque plante, chaque animal prospère mieux dans un climat d'entente. Agro-éleveurs, vivons en paix.

gbajúmọ̀ sọ fún yín pé ọ̀dọ́mọkùnrin ọmọbìnrin kan tí ó jẹ́ adirun ní òòrùn ti ọjọ́ tí ẹ̀nà níkan bíi aago mẹ́wàá ní àdúgbò depo ń bẹ́ ọjọ́ pé ní ẹgbẹ́ ẹgbà ọjà tí ó kúrò níbi tí ó lọ ó kúrò níbi iṣẹ́ tí ó ń bọ̀ wá ó ṣe àbápàdé àwọn ẹni búburú wọ̀nyí tí wọ́n dá dúró wọn gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú pàtàkì àpò tí ó mú dání wọn gbà ní ọwọ́ rẹ̀ tí àwọn wọ̀nyí wọn fi sá lọ arábìnrin yìí a ti fi ojúraju tí ó ṣe àlàyé nínú àwọn àlàyé ó lẹ́yìn tí àwọn jáde kúrò ní ibi iṣẹ́ tí òun lọ nínú ilé tí òun ọ̀dọ́mọkùnrin kan sì súnmọ́ ọ̀dọ̀ tí òun ní òru náà tí òun rí lọ ó sọ pé òun fẹ́ láti jẹ́ kí ó ràn òun lọ́wọ́ láti ṣe àpèjúwe ilé ẹnìkan fún òun sì sọ pé kò sí ẹnìkan tí òun mọ̀ níbẹ̀ níbi tí àwọn ń gbé sọ̀rọ̀ òun tẹ̀ dúró kó ń wò nítorí pé òun mọ̀ bí ó ṣe rí ó lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnìkejì jáde wá ni wọ́n gba àpótí òun kọ́ tí anápè ní sáàkì yìí nínú rẹ̀ ò ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ owó pẹ̀lú ti ṣe ìwé ìdánimọ̀ gẹ́gẹ́ bí oní ọmọ ìkọ́ṣẹ́ iṣẹ́ irun dídì ó sì sọ pé àwọn wọ̀nyí nínú arábìnrin ó ké sí àwọn èèyàn láti wá ní ìrànlọ́wọ́ ṣùgbọ́n ọjọ́ pé ní àkókò náà kò sí ẹnìkan tí ó dára àbí kí àwọn èèyàn tó dé àwọn wọ̀nyí méjèèjì yìí wọn ti sáré lọ báyìí arábìnrin náà sì sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ti dúró nínú ní àgọ́ àwọn ọlọ́pàá láti ṣe àlàyé wọn sì sọ fún un pé àwọn bẹ nínú àwọn ìwádìí bí ọlọ́run bá ṣe ṣe bí ó bá ṣe ṣe jẹ bí ọba bá tẹ̀ wọ́n wọn ti wọn kì í sí jẹ ọlágbára tí olúwa àwọn wọ̀nyí tí ó ń kúyọ̀ búburú jẹ ọlọ́run àtúnà àṣírí ẹni kọ̀ọ̀kan báyìí o nínú ìtẹ̀síwájú jẹ ọdún mẹ́wàá nínú rẹ̀ ni ọdún méje gbáko ni a fún ìdájọ́ tí a fún ọ̀kan nínú àwọn oní ọ̀kadà tí anákùnrin tori pe ẹni yìí nínú ilé ẹjọ́ tí mo tó òyìn fi agbára tẹ̀mọ́lẹ̀ lórí ẹ̀sẹ̀ nípa ètò ọ̀rọ̀ ajé àti ìpàdé láti andákùn ní kiri ẹ̀tẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ náà ni pé ní ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe ojúmọ́ kẹwàá oṣù kẹfà ọdún tí awọ ẹ̀yà ọdún tí ó kọjá ni arákùnrin yìí ní ẹ̀pẹ́ lọ́hùn-ún ó jẹ́ pé ara ìyá rẹ̀ ní iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a rí láti ọ̀dọ̀ arábìnrin tí ń ṣe floor tí ó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ ìgbìmọ̀ iléeṣẹ́ àgbékalẹ̀ àwọn obìnrin tí a ní àpè ní enf ǹjẹ́ a jọ pé ìyá rẹ̀ bẹ̀ẹ́ ní iṣẹ́ láti lọ ra òǹkà fún òun wá wọ́n sì sọ pé nígbà tí arábìnrin ń lọ ọlọ́dún mẹ́wàá ni ẹni lọ rẹ̀ ni ó ní ọ̀kadà yìí ó bá a pàdé ní ojú ọ̀nà nígbà tí ó gbá bá a pàdé ó gbé lórí masíìnì wọn sọ pé ní àdúgbò kan náà ni wọn ti wà nígbà tí ó gbé kankan kí ó gbé arábìnrin lọ sínú ilé rẹ kódà ó ní ọ̀kadà ó gbọ̀nà ilé tirẹ̀ nígbà tí ó dé inú ilé rẹ ọjọ́ pé ó tilẹ̀kùn mọ́ ara rẹ̀ pẹ̀lú ọ̀dọ́mọbìnrin ọlọ́dún mẹ́wàá òun ọmọkùnrin yìí ọdún 30 ni ó ní báyìí ó tilẹ̀kùn mọ́ nígbà tí ó tilẹ̀kùn mọ́ ọjọ́ pé ó bá a ní àjọṣepọ̀ pẹ̀lú ipá wọn ni arábìnrin náà ó bẹ̀rẹ̀ sí ní ké ìgbé tí ó ń ké kò ní agbára tó láti fi gbára rẹ̀ kúrò ní àwọ̀ arákùnrin yìí ṣùgbọ́n nígbà tí wá fi wá jọ̀wọ́ rẹ̀ arábìnrin náà ó wá ṣe ìròyìn a ó rí pé ọmọkùnrin yìí a ó lọ ní ilé ẹjọ́ nígbà tí a ṣe ìdájọ́ àkọ́kọ́ ní ẹbí ẹ̀wọ̀n ọdún mẹ́wàá pàtàkì méje gbáko àti mẹ́ta nínú etí tó bá ku àwọn ìgbà mìíràn tó jẹ mọ́ yìí àní yóò tún padà láti lọ ṣe ilé ẹ̀wọ̀n náà nígbà tí a fún ní ẹ̀wọ̀n yìí ó ní ọ̀rọ̀ tí ilé ẹjọ́ àkọ́kọ́ sọ òun tí ìdọ́gba sí i lọ́wọ́ nínú ètò ìpè ẹjọ́ tí a pè ní appel nínú èyí tí a ṣe ní ìpè nípa ẹjọ́ yìí ó wáyé ní ojúmọ́ kẹwàá oṣù kẹfà ọdún tí àwọ̀ yìí nínú rẹ̀ ilé ẹjọ́ yìí ó tún wá fún tẹ̀ sí èyí tí ilé ẹjọ́ pọ̀dá òun náà ni pé ọdún méje gbáko nínú rẹ̀ yóò wá ṣe ọdún mẹ́wàá pẹ̀lú ọdún mẹ́ta tó jẹ́ pé eléyìí kò gbọ́dọ̀ kú ìwà búburú lẹ́yìn náà yóò tún san owó bí 50,000 ní ọ̀nà kan tí a pè ní M&F fún ilé ẹjọ́ yóò tún san 85% àpò fún amọ̀bìnrin tí ó bàbà jẹ́ tí ó ṣe ìṣekúṣe ní ara rẹ̀ bẹ́ẹ̀ ni fún ilé iṣẹ́ àgbékalẹ̀ tí a pè ní NFL owó fara kan ni a fi fún láti san báyìí ǹjẹ́ eléyìí jẹ́ nǹkan tí a ṣe àlàyé nípa rẹ̀ ǹjẹ́ ó fi kàn pé ẹnì kọ̀ọ̀kan wọn ni kí a máa ṣe ká máa ṣe pẹ̀lẹ́ nítorí pé irúfẹ́ àwọn nǹkan báwọn ni tí a bá máa ṣe ǹjẹ́ a ó rí pé a ó jẹ́ ẹbí ilé ẹjọ́ nítorí pé àwọn ọmọ kéékèèké pàtàkì ọmọ ọdún mẹ́wàá tó jẹ́ pé ọmọ ọdún 30 bàbá kí o máa bá a ní àjọṣepọ̀ ọjọ́ kan tí ó burú jáì kí kò yẹ kí o máa wáyé nínú ọ̀rọ̀ tí a ní láti sọ fún yín bẹ́ẹ̀ ni a sọ fún wa pé
ni aipe ati awmo oruko awmo awon ti won se alase abule ati adugo ti ara ko ni chef kati ati chef village on chose le honan pe leyin ti ile ise idibo orile ide ti o dale ro tan da ko ni se ati won ti fun ase lati pe ki egbe meji ti won fun ni ase lati ni awon woyi ti anda pe ni ina progress is sort of block we can ja awon ma ti yan awon yin ndere bi awon ilana ofin ti agbe kale lati ojumo kare osu keta odun egba le medogbo ti o koja nje lati fi yan awon woyi awon egbe ti won ni awon ti won di awon ti won lo ni ibo to pe afun ni ase lati yan awon woyi awon ni won ni lati se nje fa pe egbe oselu no progress se ati ngbe ko pe ken nje ti aso ti lo paraku ba je pe awon yan ti won dibo ninu ti lo paraku o je pe ni adugo ka so pe adugo titiro kali awon egbe oselu ina progress ko ni egberu meri bier ko ni egberu maro fa pe block group ken ni lati yan alase adugo irufe awon alase adugo ni alati yan aso nkan woyi je ni to je pe ni ojo idibo na o lo lo dibo eni gbodo ni o bere lati odun medogbon ti ko ba ni medogbon ko le je alase adugo be si ni o gbodo wa je eni kan to je pe o ti nbe ni adugo na ni odun kan seyin je o si je pe na leyin re je o gbodo gba ami eje lati odo egbe ti o yan je awon woyi ti won fe lati je eje alase eye pikin ko kakko mo ise ti afise ti lati bayi bega ni pati eto imurasile fun odun ominira le bene yara ko se joba le wa jibrin wa sisi o ti lo foju kan ni awon olopa ti awon nibode bi won se se imurasile fun eto odun na o si fi awon ase sile ise ti o ku lati se to le pe odun na yo waye bi o start bi ti je papa julo awon ofin ti ati gbe kale fun awon woyi to je pe won se idoti ayika eni gbogbo kan woyi o nbe ti je pe awon woyi o bere lati adota popide ni ogoru meji ni wo ti a o san afika wa awon ti ambe ni adugo awon to je pe won be leyin machine to je pe won ma tuto si awon keji lori awon ona abi to je pe awon idoti ka ma da si abe kota abi to je pe a hu iwa ti ko to ti o ndo ti ayika eni gbogbo nkan woyi ari pe awo bi tin be bayi bi awo ma se nje a o je bi ijoba adupe fun orufe tan lati bori ni o tun se pataki aso fun pe jamba ojo na kan ti wa ni oro ojo tun to pe imi ji se o pe ni meji lo pada pada gidi pelu awon machine ti won ti ababa je bayi be ni ni se mpo ji nje ara kore kan odun ogbon bayi o ti gba ebi ewo odun mewa sugbon meje ni o se gba ko meta to ko to pe gba ku iwa ti ko ye o tun ni lati pada bayi ewo bi adota oke ni ona kan ni o ti afun ati ogorun marun fun arabere ni odun meje ti abi mewa ti o ba ni ajosepo akiyin fun repeta lati boru yin lati enu awo ipo ni ko ni ti se castero agbaka lo wa to adawa ipada wa o tun di ojo ala mo ki pe o di gba

0: tẹnu jẹlẹ.
1: Dọjọ́ ń tún káwé àfọ́tọ́nukún ló pọ̀ táwọn pè àtọ́gọ́jì.
2: Kẹ́tọ́n ń sẹ́sì pọ̀sẹ̀ ìpínlẹ̀ rẹ̀.
1: Rògbòdọ́nù wẹ̀ kẹ́tẹ̀ fraternité tán. Mina dọ̀gbà bí bọ́ńbọ́ mi tán lẹ dápá. Pọ̀ nínú àmẹ́wẹ̀ mi tán lẹ. Àjọ̀jájá mi tán lẹ. Dọ̀nù ẹ̀sẹ̀ mi tán lẹ.

0: you bow so well, you'll bow me easy. Then you bow so well, you'll bow me easy. Don't.
1: Bẹ́ẹ̀ni èmi náà mo ń dúpẹ́ ní ọwọ́ ọlọ́run nítorí pé olùwà dá wa sí olùwànpá ọmọ kò fi ọsẹ̀ ní ìgbà kan akínlẹ́kẹ̀ sí pé kọjọ tù ní mo ní àti débi àṣẹndé àdúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n ń gbà bẹ́ẹ̀ ni àfi àkókò yìí akí àbàwà àrùmú àmọ̀sánjú tí wọ́n bẹ nílùú ìtẹ̀rù báyìí nínú ètò orí láti kọ́ orin ní èdè àwẹ̀ káàrò ẹ̀ jíre ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ akọrin ti ànàgbó wọ́n bẹ níbi ìtẹ̀rù báyìí kí ọlọ́run kó wà pẹ̀lú yín ní àkókò yìí ayọ̀ ni fún yín báyìí o àdúpẹ́ fún yín ní àkókò ìkíni ohun tí mo fẹ́ ká sọ̀rọ̀ sí nítorí pé mo sọ fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá pé a fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú lórí oko kíkí nínú àwọn èdè oko kíkí ní àwọn èdè wa wọ́n jẹ́ pé àwọn ohun tí ń pè wá ká gba ẹ̀ ń tọ̀hún ká tó tẹ̀síwájú báyìí. Halo ẹ̀kọ́ lẹ́wọ̀ halo ẹ̀kọ́ lẹ́wọ̀ wọ́n jẹ́ pé àlọ́ kò tí ì gbà wá báyìí ọjọ́ ìpè náà ohun tí ó ṣe pàtàkì ni kí a sọ̀rọ̀ lórí oko kíkí ní ti àwa ẹ̀kaàrọ̀ ẹ̀jíire báwo ni a ṣe ń kí oko pàtàkì nígbà tí ọ̀fọ̀ tó jẹ́ pé ènìyàn kú tí ènìyàn ṣe aláìsí ọlọ́run jẹ́ kí a kú ní rèwerèwe bẹ́ẹ̀ sì ni a ò ní kú ní ẹ̀mẹdé o àdàgbà a ò ní dàgbà òṣì akínlẹ̀ kàṣí gẹ́gẹ́ bí ètò wa àwọn tí ń yọ wọn yọ wá lánàá kí wọ́n ti ń béèrè fún kábọ̀ wọ́n kí ni wọ́n ń béèrè fún. Halo ẹ kúrò lẹ́wọ̀.
2: Ẹ gbà lẹ́rù.
1: Bàbá Bello.
2: Ẹ bí ètò.
1: Ẹ ṣeun.
2: Ọlọ́run jẹ́ ká àfihàn ká ti ṣètò ní lónìí o. N kò ń gbẹ̀jọ báyẹn ti pè náà mi bọ̀.
1: Àbí.
2: Mo sọ pé ká tọ́ bẹ́ẹ̀ lónìí.
1: Ó dà.
2: Ṣé ìbéèrè tí wọ́n bá béèrè tá a bá tẹ̀ mọ́ ẹgbẹ́ ká ṣe ká mọ̀ síra tẹ́lùmọ́ mẹ́ta Yorùbá yẹn náà dá ṣètò.
1: Ẹ ṣeun bàbá wa bẹ́ẹ̀rẹ̀ ìjọfara kí yóò ẹba kí àwọn ìyàwó pẹ̀lú àwọn ọmọ àwọn náà wà nínú àlàáfíà ní yọ̀ǹtọ̀ mi báyìí ayọ̀ ní fún yín o mo sọ fún yín pé báwo ni oko kíkí nígbà tí ọ̀fọ̀ tí a bá ní bí ikú bá ṣẹlẹ̀ sí wa a ó bẹ̀rẹ̀ lórí ikú pàtàkì tó jẹ́ pé ó jẹ́ ẹnìkan tí ó jẹ́ òbí àbí ẹnìkan tí ó súnmọ́ wa òun náà ni a lè sọ̀rọ̀ sí nígbà tí ẹni tí ó jẹ́ òbí tí ó kú irú oko ni báwo ni a ṣe lè kékù yìí akọkọ ni bí a bá dé ti oko bí a bá ké nígbà tí òbí àbí ẹnìkan kúrò nínú ìdílé kan tí ó fi ayé lẹ̀ a lè kékù pé ẹkú ìrọ́jú àwọn ẹ̀kaàrọ̀ ìjíire ni ẹkú ìrọ́jú a lè sọ pé ẹkú ìṣòro ká tún sọ pé ẹ má bínú olúwa á tùn yín nínú kí ọlọ́run fi ọ̀run sí olóògbé kí ọlọ́run fi ọ̀run kó fi sìn yín sí kó fi sìn yín lọ ní ibi tí ó yẹ ǹjẹ́ kí ọlọ́run fi ọ̀run kí ó fi ọ̀run sí olóògbé yìí oko tí a lè ké ẹni tí ó jẹ́ pé ẹnìkan tí ó súnmọ́ wa tí ó jẹ́ ẹbí nígbà tí ó bá kú tí a bá lọ láti lọ kí káfẹ́lẹ́ nígbà tí a fẹ́ láti lọ kí àwọn ẹni tọ̀hún pé fún ohun tí ó ṣẹlẹ̀ sí wọn ìbànújẹ́ tí ó dé bá wọn wọ́n sọ fún yín pé àlùsọ pé ẹ kú ìrọ́jú ẹ kú ìṣòro tí ó dé bá wọn a ṣe pẹ́ ọkẹ̀ fún wọn pé kí wọ́n má bínú bẹ́ẹ̀ ni a sọ pé ọlọ́run á tùn yín nínú àbí kí a sọ pé kí ọlọ́run fi ọ̀run sin olóògbé yìí kí ó fi ọ̀run sin ní ọ̀nà ni olóògbé jẹ́ èrò oko tó jẹ́ pé ẹni tí ó súnmọ́ wa nìyẹn àbí kí a sọ pé kí ọlọ́run fún yín ní agbára láti farada ìṣòro tí ó dé bá yín kí ọlọ́run fún yín ní agbára láti fi ara da ìṣòro yìí jẹ́ ohun tí ó ṣẹlẹ̀ sí wọn. Àwọn òbí ń kọ́ èyí tó jẹ́ pé àlọ́kí tí a mú oku irú oku bẹ́ẹ̀ lọ fún kí ni àwọn lè sọ padà fún ẹni tí ó wá kíkù yìí àwọn lè sọ pé ẹ kú àbọ̀ ẹ káàbọ̀ nìyẹn ẹ ṣe o ọlọ́run àsán fún yín ọlọ́run àsán fún yín àbí ọlọ́run àbùkù yín orúkọ tí ohun tí àwọn tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ikú yìí ó dé bá tí a bá lọ kí wọn ohun tí àwọn lè dá wa lóhùn ni pé àwọn lè sọ pé ẹ káàbọ̀ orise kabo e se o abi olorun san fun yin ni esarere ni be ni olorun a bukun yin fun awon igbesi abi idide ti ewa lati wa kiwa awon obi ti won be ni nipa o ti o sele niyan o ti ale so niyan fun awon ebi ti oku ni eba wa oku ti ale kini o ye a o lo pelu olori wa o

bẹ́ẹ̀ ni ìgbà fún ẹnìkọ̀ọ̀kan wa ní ọjọ́ tí ò ní yí ìgbà fún olúwa ọlọ́run wa fún ẹni tí ó dá wa sí tí ó fún wa ní èrò ìfẹ́ láti wà láyé wà láyé àkínlẹ̀ kà sí pé ẹ̀kọ́ àsìkò ohun tí ó ṣe pàtàkì ní báwo ni àwọn okùn kíkí ó ní ipa fún àwa ẹ̀ka àrò ẹ̀jì rẹ̀ àwọn bẹ̀rẹ̀ lórí nígbà tí ẹbí ẹnìkan kú nínú ẹbí náà ti àlọ́ láti lọ pé àwọn ti ara wọn fi wọn sílẹ̀ lọ àkọ́kọ́ àwọn tí wọ́n lọ a lè sọ pé ẹ kú ìrọ́jú o ẹ kú ìṣòro tí ó dé yìí o ẹ má bínú olúwa tùn yín nínú àbí kí ọlọ́run kí ó fi ọ̀run kí ó fi sin olóògbé yìí kó fi sìn lọ́rẹ̀ jẹ́ kí ọlọ́run fi ọ̀run tí ó dára kó fi sin olóògbé àbí kí a sọ pé pẹ̀lú ìbànújẹ́ ni àbá yín kẹ́dùn pẹ̀lú ìbànújẹ́ ni àbá yín kẹ́dùn a sì sọ pé kí ọlọ́run fún yín ní agbára láti lè farada ohun tí ó jẹ́ ìpàdánù tí ó dé bá yín ìdààmú wà ìṣòro tó dé yìí kí ọlọ́run fún yín ní agbára láti lè fi arada báyìí àwọn oko tí a lè kí nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé nígbà tí àwọn tí a lọ kí wọ̀nyí àwọn alápapa wọn lè dá oko náà tí wọ́n bá fẹ́ nígbà tí a kí wọn tán àwọn náà lè sọ pé ẹ káàbọ̀ ẹ ṣe o ọlọ́run san fún yín àbí ọlọ́run àbùkùn yín ohun tí a lè sọ nípa àwọn ẹbí nígbàtí ẹninú ẹbí tí ọfọ bá ṣẹ̀wọ̀n òkú tí a lè kí bó bá sì jẹ́ pé ọmọ ni lágbára tí olúwa a ò ní gbé ọmọ wa sí báyìí a rí pé kò sí bí ọlọ́run ṣe dá ayé ó fi ètò sínú rẹ̀ a lè bí ọmọ ní èní kò di ọjọ́ náà ọjọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí korúkú ó lè ṣe ọjọ́ kan ó lè ṣe oṣù mẹ́ta ó lè ṣe ọdún mẹ́ta ọdún mẹ́rin márùn-ún ṣùgbọ́n lágbára tí olúwa kò ní kẹ ẹnì kọ̀ọ̀kan ní ọjọ́ tí ò ní ọlọ́run a jẹ́ kí ìbànújẹ́ kí ó jìnà sí wa nígbà tí ó jẹ́ àwọn ọmọdé tí a bá débẹ̀ láti kí wọn àìsàn pé ẹ má bínú o ọlọ́run ló mọ ohun gbogbo ẹ má bínú o ọlọ́run ló mọ ohun gbogbo àbí kí ọlọ́run fún yín ní agbára láti farada ìpàdánù yìí tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé ó ṣẹlẹ̀ nìyẹn àbí ọlọ́run á san ipò ọmọ náà fún yín àbí ẹ kú ìrọ́jú ọlọ́run á tùn yín nínú a sì sọ pé ẹ má rọ́jú ẹ kú ìkẹyìn ẹ̀yìn bíi pé nítorí pé ohun nǹkan ńlá pàtàkì ló ṣẹlẹ̀ kú ìkẹyìn ìké ẹ̀yìn ohun pàtàkì ńlá ló ṣẹlẹ̀ báyìí tó jẹ́ pé a lè kí àwọn wọ̀nyí nínú irú okun báyìí ó ṣe pàtàkì fún ọ ọyá ká tẹ̀síwájú pẹ̀lú olórí wa.

0: Alo, ẹ kọ́ lọ. Bàbá wa wà kó ìlú o, bàbá Bùsà. Adúpẹ́. Kí ni ẹgbẹ́ àwọn àwọn ayé?
1: Mo ní ẹgbẹ́ bá àwọn ọjọ́ lọ sí ẹ̀kọ́ lọ ọ̀pọ̀ ní káàbọ̀ bí àtàkùn
0: ní
1: káàbọ̀ ọ̀hún fún ẹ̀kọ́ sí àtàkùn.
0: Bá a bá kú tá a bá sọ̀rọ̀ á kú kí a wẹ́ bẹ̀rẹ̀.
1: Àbí ká lọ láàbò lánàá.
0: Àbí a sọ pé afẹ́ ọ̀nù eré nígbà tá a bá kú wá lọ láàbò eré.
1: Ìwà ìlú olè ní ọkùnkùn yà.
0: Ẹ̀rọ̀dàgbókò nítorí pé ẹ̀rọ̀dàgbókò ọjọ́ tá a lọ pẹ̀lú ikú láàárín tẹ́wájọ́ bá kú bá tó wùsí àlèyọ kò lára wa. Ẹ má bẹ̀rù. Ní sáfúkú títí ká gbàgbé pé ohun tó yẹ ká ṣe ikú náà pàápàá ó rẹ̀rí fún wa pé ká máa bẹ̀rù ká sá títí ká sọ pé ọlọ́run tá a gbọ́dọ̀ bẹ̀rù àbẹ̀rù ọlọ́run tó yẹ pé ikú làwọn bẹ̀rù ọlọ́run àṣírí fún ọmọ sọ fún pé ikú ò ní pawọ́ ẹ pè wá kò sí ìbẹ̀rù bójú mẹ́ kankan ò ní ṣe wá lágbára ti ọlọ́run. Zere kanakatu sandis kanakatu kanakatu ya bia bet moni abe lo lo tori pe ati bo to bi ojo meta kan e ko asiko wa jo pe nkan tin be lori ero bayi a o gba ni to mu alo e ko le o
1: o ja fa la pada wa o
0: ah baba wa bil
1: no lo be ta mo no le yin ni o abi baba mo no ni a ti bi awon ile e je ko o le ni je ko ti
0: abi
1: o ko re ti le oku o le gele ma je ko ba go ti òun gbé ìyàwó ni ni
0: bẹ́ẹ̀ ni
1: olùdọ́gba fún tọ́gbà tó lè tóbi nínú ọ̀kílá tẹ́sùn òun bẹ́ẹ̀ náà tún tó sí
0: bẹ́ẹ̀ ni
1: ẹni àwọn olè gbé tó sí ẹ̀hún tọ́gbà táwọn olè rí gbé tó sí ni ni bá a mọ̀ náà wọ́n ti wọ́n kú rọ̀lẹ́
0: wọ́n mọ̀ pé àwọn náà
1: ọjọ́ ọjọ́
0: ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́

0: Omarulu Arulu Gani Baba Basira.
1: Bẹ́ẹ̀ni akéde baba wa ọmọ́ntì ọlọ́ baba wa ṣubẹ́rù David tí wọ́n jẹ́ pé tí ọlọ́run ní àárín ọ̀sẹ̀ tí a lò kọjá yìí akí baba wọn ṣe ìgbà wọn ṣe àwọn lo àkókò wọn ní ọ̀nà tí ó yẹ lágbára tí olúwa ọlọ́run àgbẹ̀ yìí sí ibi tí ó yẹ ní ọjọ́ tó ní akí gbogbo ìdílé o àwọn ìyàwó àwọn ọmọ gbogbo àwọn ọmọ ara ìlú kẹmọ gbogbo àwọn ọmọ ṣàbẹ ànàgó àkì pé ẹkú rọjò ẹkú ara fẹra kò jẹ bàbá wa wọn ti lọ wọn ṣe ìgbà tí wọn ànàpàpà ọlọrun kí ó jẹ kí a tó bàbá ní ọjọ́ tí ò ní ọlọrun àdúró ti ìdílé yìí o ní ayọ̀ ni torí pé bàbá náà ti sọ nígbà tó wà láyé oní tí òun bá kú báyìí kódà kódà kí wọn gbé kó sínú àkí wọn máa fi jó nítorí pé òun ti ṣe èyí tí ọlọ́run ń sọ fún òun láti ṣe ìfẹ́ wọn lò ó inú re wọn lò ó ìrẹ̀lẹ̀ wọn lò ó jẹ́ lágbára tí ọlọ́run wá fún wọn ní irú àwọn ohun tí ó jẹ́ ìparadà tí bàbá wa ṣe nígbà tí ó gbé nínú ayé jẹ́ kí bàbá wa ọ̀run re fún yóò bàbá wa ṣúwé david akíndélé yìí o.
0: Adéwálé ṣòro ẹ̀pẹ́ ni ó ṣòro gbogbo ẹ̀fẹ́pẹ́ ó pa owó ẹ̀bùn. Adéwálé tó ṣe bíi bàbá tó bíi lọ́mọ tí ó ṣe bíi bàbá ní bàbá. Bàdéwálé lówó.

bẹ́ẹ̀ni a ó máa tẹ̀síwájú kò ìṣẹ́jú bíi mẹ́ẹ̀lú káàtì a ní láti lòkòjú mẹ́sàn-án lọ tí a láti lò pẹ̀lú yín a ó máa tẹ̀síwájú fún mi lẹ́yìn bàbá wa tí wọ́n ṣe bẹ́lẹ̀ jàfárù àti bàbá wa vẹ̀sán ní mọ̀nà àwọn tí wọ́n kù ẹ̀dá sì tó wa ẹ má bẹ̀rù kì í ṣe nítorí pé à ń bẹ̀rẹ̀ ikú nígbà tí a bá ń bẹ̀rù ó yẹ pé ikú orí ó máa kalẹ̀ mọ́ wa lágbára tí ọlọ́kùnrin kalẹ̀ mọ́ wa lọ́jọ́ tí ò ní kò ní dọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wo lágbára tí olúwa ọlọ́run ti agbójúlé yóò jẹ́ alátìlẹyìn fún wa kí n lẹ́ka sí gẹ́gẹ́ bí mo sọ fún yín ǹjẹ́ nígbà tí ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí ọba tí ó bá kú báwo la ṣe ń sọ ǹjẹ́ a kì í sọ pé ọba kú ó fi hàn pé ọba ó wọ àjà a lè ké kú pé ọba wọ àjà àbí ọba darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ ohun tí a sàbí kábíyèsí ó sùn ó sùn ni a sọ pé kí ọlọ́run kí ó gba ẹ̀mí kábíyèsí àbí sọ pé ọlọ́run á to gbogbo ìlú nínú nítorí pé wọ́n jẹ́ ẹni tí ó ṣe olórí tí wọ́n jẹ́ wọ́n jẹ́ ọba lórí wọn ba lórí ìlú òun náà ni a pè ní ọba jẹ orúkú tí a lè kí nígbàtí ọba bá kú ọba wọ àjà wọn darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ kábíyèsí sùn àbí kí ọlọ́run kí ó gba ẹ̀mí kábíyèsí àbí ọlọ́run a to gbogbo ìlú nínú jẹ irú àwọn oko tí a lè kí nígbàtí ìjòyè ńlá tí ọba jáde kúrò ní ayé nìyẹn a ó máa lọ 0 1 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7